ọ̀nà tó àwọn ẹnu àwọn ẹtọ́ mi àwọn ìzàn bá ẹgbẹ́ ìbẹ́dùn kún àmì bẹ́ ẹ̀yìn àjọjọ́ mi ẹgbẹ́ lẹ́yìn fídà gbẹdọ́ àmà bẹ́ nkẹ̀kẹ́ ìwọ́ fìgún àlè pí àpé fìkú ìwọ́ àdéhùn àmì mi kànyìn àjọjọ́ owó tà ná mi tógó bẹ́ sẹ́wọ̀ pí àbẹ́ ẹ̀họ́ fìgún àmì tọ́ ó lè pọ́ gùn mi lè tutù lóde mi lè pálí mi sọ́kúdó làmì sẹ́ lè nu sọ́kúdó nyọ́nu bẹ́ àmì wọ̀nú wo ń ti ẹyẹ dòdó yá adamugbakudo ega bẹ́ẹ̀ gbẹdọ̀ mi nọ̀nà èso dodo ọ̀pẹ́ kíkpọ́n làmì sẹ́ mi nọ̀nà àjìnà ọkú ɖevi wo bẹ́ẹ̀ nyọ̀ gbọ́ lè ka dodo mi gbakudo atẹ́bẹ̀ ẹ̀fọ̀ gbakudo ipas afrika francophone ọláwọ̀ dùmẹ̀vi yínyín bẹ́ẹ̀ xọ́mọ́ ní dùmẹ̀vi wo lè tó gbọ́ apáta só fífi kàkà ná ẹ̀pẹ̀wẹ̀tì adrẹ́gun amẹ̀gbà lókè yẹ́ ọmọ àhọ̀ ndé pẹ́pẹ́ lè wá sí o.

ọ̀nà tọ́ àwọn ẹnu àwọn ẹ̀tọ́ mi àwọn ìzàn bá ẹgbẹ́ bí dùkún àmì bí ìyànjọ́jọ́ mi ẹgbẹ́ lè ní fídá gbẹdọ́ àmà bí nkèké ìwọ́ fìgún àlè pí àpé fìkú ìwọ́ àdéhùn àmì mìíràn ìyànjọ́jọ́ owó tà ná mi tógó bí sẹ́wọ̀ pí abẹ́ ẹ̀họ́ fìgún àmì tọ́ ó lè pọ̀ gùn mi lè tutù lóde mi lè pálí mi sọ́kúdó làmì sẹ́ lè nu sùkúdó nyọ́nu bí àmì wọ̀nuwó ntí ẹyẹ dòdó yá àdàmùgbàkúdó ẹ̀gà bí ngbẹ́dọ̀ mi nùnú èso dúdọ̀ pé kíkpọ́ làmì sẹ́ mi nùnú àjìnà ọkú ɖevi wo bẹ́ nyọ́ gbọ́ lè ka dódó mi gbàkúdó àtẹ̀bẹ̀rẹ̀ fọ gbàkúdó ìpas afrique francophone ó láwọ̀ dùmẹ̀vi yínyín bẹ́ homa ní dùmẹ̀vi ó lè tó gbọ́ apáta só fífi kaka ná ẹ̀pẹ̀wẹ̀tì adrẹ́gùn àmì gbà lókè yé ó má họ ndé pépé lè wá sí o.